0: Tupu anyị amalite akụkọ ụwa, ka ọha n'uju gara ụkpụrụ okwu ndị a ghọrọ anyị isi akụkọ. A gwara ndị Kraịst nọ na Rome ka ha jụọ ụjọ ma jidesie okwukwe ha ike. Ndị nche ede awakpọrọ họtel jide ndị mmadụ 14 maka igbu mmadụ ndị otu nzuzo mere. Anyị kwupụtara Onyebanjo dịka onye meriri ntuliaka gọvanọ Ekiti. Ugbu a, gere akụkọ ụwa ndị a ka ọ ha n'ojuo. Onye ụkọchukwu Very Reverend Dr. John Bosco Ezeyi akpọkuola ndị Kraịst nọ na Rome ka ha ghara ịtụ egwu ma guzosie ike n'okwukwe ha. O kwuru na ụjọ bụ ngwaọrụ Ekwensu, ebe okwukwe na-enyere mmadụ aka imeri nsogbu n'ọnwụnwa. Ọ gwara ndị kwere ekwe ume ka ha kwusaa okwukwe ha na-atụghị ụjọ ma nọgide na-adị ntụkwasị obi nye Kraịst. Ndị Edo State Security Corps ejidela mmadụ 14 n'ihe gbasara igbu mmadụ ndị otu nzuzo mere na Uchi. Ejidere ha n'oge mwakpo ndị ọrụ nchekwa mere n'ebe ndị omekome na-ezo. Ndị ọrụ nchekwa ka na-achọ mmadụ abụọ ọzọ gbara ọsọ. INEC kwupụtara Gọvanọ Biondu Onyebanjo nke APC dịka onye meriri ntuliaka gọvanọ steeti Ekiti. Onyebanjo nwetara vootu 319,224 karịa ndị ọzọ sonyere na nzọpị ahụ, ma si otu a nweta mmeri ntuliaka ahụ. Tupu mpịachie akụkọ nke uhuruchi a, hụnụ ka anyị laghachienụ n'okwu ndị ahụ ghọrọ anyị isi akụkọ. A gwara ndị Kraịst nọ na Rome ka ha jụọ ụjọ ma jidesie okwukwe ha ike. Ndị nche ede awakpọrọ họtel jide ndị mmadụ 14 maka igbu mmadụ ndị otu nzuzo mere. INEC kwupụtara Onyebanjo dịka onye meriri ntuliaka gọvanọ Ekiti. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Daalụnụ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
1: Ekwukale, ezi kwu bi ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ̀ ń gbó wa. Èyí ni ilé-iṣẹ́ Ishavanakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín lẹ́nu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Ọwọ́labí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn Kristi ni ìpè ti lọ bá wí pé kí wọ́n gbé ìbẹ̀rù bojó sẹ́yìn bí ìgbà tí egun bá ń fiṣọ, kí wọ́n dúró sórí ìgbàgbọ́ wọn. Àwọn ẹ̀ṣọ́ ètò aláàbò ní ìpínlẹ̀ Edo ti rọwọ́ tó àwọn ẹlẹgbẹ́ òkùnkùn aṣekúpani 14 ní ilé ìtura ní ìpínlẹ̀ Edo. Àjọ INEC ti kéde Gómìnà Biodun Oyebamiji, ẹni tí ó jẹ́ olùdíje fún ipò gómìnà nínú ìdìbò tí ó wáyé ní